0: Ακόμα μου κόνει. Ήταν μακαρνίνι. Αχ, ούι εμίγο λένε.
1: Εσιάγου.
0: Αχ, εμίγο μου μασί λέει. Εγώ και φίλε φάμου αγκά.
2: Αμού αγκά. Αμού αγκά. Τι λόγω. Μου τι λόγω. Àwọn àgbà ò tí ì jí.
1: Àwọn àjọǹgẹ̀ ló wà lójú àgọ́.
2: Àwọn ọmọdé, àwọn ẹlẹ́jẹ̀ tútù.
1: Àwọn ẹlẹ́jẹ̀ tútù.
2: Àwọn ẹni ló wà lójú àgọ́ báyìí. Àwọn ló wà lórí ọpọ́n.
0: Ok now.
1: Kì í ṣe ṣàgbàdéwé ṣá
2: o. Àgọ́ rárá. Rárá o, rárá o. Àwọn àjídèwé ló wà bí o. Ní ṣàgbàdéwé àjídèwé.
0: Ọ̀rọ̀ ńlá ni ẹran tó kọ lẹ́tà sí wa yìí wọ́n nígbà táwọn ń dàgbà ń bí àjẹmọ́ àwọn èèyàn tán jẹ́ èèyàn dúdú wọn pọ̀ bàbá wọn wá fi àwọn àti màmá wọn lẹ̀ ó dẹ̀ wá ń ṣe panṣágà káàkiri.
2: Ó ṣe sọ panṣágà yẹn lágbára.
0: Màmá wọn ló dẹ̀ tán wọn dàgbà. Àwọn ọmọ yẹn kan ní wọn ti jẹ́ lọ́ọ̀yà. Ìkejì jẹ́ investment banker. Ìkẹta pharmacist ni ó dẹ̀ ní pharmacy rẹ̀.
1: Màmá wọn kú oríire o.
0: Màmá wọn kú oríire.
1: Kú àjàbọ́.
0: Bàbá wa padà ń sìn. Ti ń wọ kátẹ́tà. Ara ò yá dáadáa wá nù ń fẹ́ kí àwọn ọmọ yẹn padà sáyé òun. Màmá wọn dẹ̀ ni pé òun fẹ́ kan bẹ̀rẹ̀ sí bàbá màmá wọn sọ̀rọ̀. Ọkùnrin mẹ́ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ni àwọn òníṣẹ́. Wọ́n kọ́ lẹ́tà.
1: Wọ́n
0: kọ́ jálẹ̀ pé àwọn òníṣẹ́. Màmá wọn wá dẹ̀ ni pé no, wọ́n dúgbò ṣe torí òun ti forgive bàbá wọn.
1: Tẹ́gbọ́n ti dáríji bàbá wọn.
0: Wọ́n ti dáríji bàbá wọn. So àwọn náà wọ́n dúbọ̀ dáríji bàbá wọn kán dẹ̀ tọ́jú ẹ̀. Kí lẹ́yìn rò?
1: Tọ́ ọ̀rọ̀ yẹn lágbára o.
2: Olótú, wọ́n máa ń sọ pé ìfẹ́ ni àkójá òfin.
1: Bẹ́ẹ̀ni, ọ̀tọ́ ni.
2: Tó bá ti dáríji, káwọn ọmọ náà dáríji. Ó lè jẹ́ nǹkan tó le fún wọn láti ṣe nítorí pé ó ti lè cause a lot of trauma. Kí ni wọ́n pe trauma ní ẹ̀yìn
1: ojú wọn ti rí ni ìyá ti jẹ́ wọ́n pa.
2: Kí là ń pé ní
0: èdè Yorùbá?
1: Kí la máa pe trauma?
0: Yorùbá school teacher, head teacher wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Olótùwà kì í ṣe yìí.
1: Trauma, ṣe mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà ní Gẹ̀ẹ́sì tó yẹ pé wọn ò ní direct translation ní Yorùbá. Ṣùgbọ́n trauma ẹ nǹkan ta lè fi sọ ni pé ojú wọn ti rí mọ̀bọ̀. Ìyá ti jẹ wọn. Ọ̀pọ̀lọpọ̀ omi ló ti kọjá lábẹ́ afárá.
0: Ìyá jẹ wọn.
2: Ìyá jẹ
1: wọn. Ìyá wọn ló ń dágbé ló ń dásọ̀ fún ọdún púpọ̀.
0: Màmá lè máa reconcile ni ò lè máa wọn mọ. Tí màmá bá fẹ́ lọ máa tọ́jú bàbá tó ní kágẹ́tà, kí màmá tẹ̀lé bàbá náà.
2: Kò rí bẹ́ẹ̀.
1: Olótú.
2: Kò rí bẹ́ẹ̀. Tí bàbá tó bá wá bẹ̀bẹ̀ pé kán gba òun padà, pé ìgbà àìmọ̀ ni. Ṣé ká wá sọ pé ìgbà èèyàn lè ṣe nǹkan nígbà tí ò mọ̀ náà? Ó ti wá mọ̀ báyìí.
0: So ní sin fẹ́ máa wọn ju bọ́ọ̀, a ju bọ́ọ̀, a jọ gbá bọ́ọ̀.
2: Wọ́n ní láti ju bọ́ọ̀.
1: Àsìkò yẹn ti kọjá.
2: Rárá, àwọn àgbàlagbà là ń sọ yìí.
0: Nǹkan tèmi sọ ni pé àsìkò ti lọ gbogbo pàtó yẹ kó ṣe nǹkan tó yẹ kó ṣe kò ṣe.
2: Ẹbẹ̀ tí wọ́n gbà á ti gbàgbé pé a mọ̀ pé àsìkò ti lọ, àsìkò náà ò dẹ̀ tún tí ì lọ. Nítorí tí ẹ̀ bá wà láyé tó wà láàyè, àsìkò tí ì lọ o.
0: Torí ara bàbá ó ya ni bàbá ṣe padà.
1: Àmì kálẹ̀ wà lára bàbá.
2: Nígbà tí bàbá dẹ̀ ti wá ń dágbé báyìí, wọ́n láti padà sí. Wọ́n ní téèyàn ò bá mọbi tó ń lọ, a ṣàmọ́ ibi tó ti ń bọ̀. Ó dẹ̀ padà.
0: Kí bàbá padà sí ilé bàbá bàbá.
2: Rárá. Òun náà ṣì ni bàbá wọn.
1: Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ń sọ pé kò ń ṣe bàbá wọn.
0: Ṣé bí devil's advocate náà ní
1: ìdí o? But ṣebí bẹ́ẹ̀yàn bá ṣe tẹ ibùsùn náà ló máa ṣe sùn lórí ẹ̀. Bẹ́ẹ̀ni. So bí bàbá yẹn ṣe

0: tẹ ibùsùn náà ló ṣe máa bà ẹni tó bá domi síwájú ló ń tẹlẹ tútù bàbá ò domi síwájú èmi rò pé ó yẹ kán máa lérò pé àwọn atẹlẹ tútù.
1: Ọlọ́run máa ń gbógo fọ́lẹ́ o.
0: A nígbà míì bẹ́ẹ̀ ni.
2: Kí lè rò pé kí ni àwọn ọmọ yẹn ṣe ṣé pé kí gbogbo wọn lọ sí ibi family counseling kan lọ rí psychologist kó dá sí.
1: Wọ́n lè lọ pẹ̀lú bàbá pẹ̀lú ìyá wọn náà. Wọ́n lè jọ lọ.
0: Àdáná kan wá ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tí wọ́n lè ràn wọ́n lọ́wọ́ dáadáa àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́. Àdá ìyẹn ìgbésẹ̀ kínní. Èmi rò pé wọ́n máa láti ṣe ìgbésẹ̀ yẹn kọ́ tó ti bẹ̀rẹ̀ sí máa ronú pé àwọn ń ṣe kòríkòsùn ṣùgbọ́n olóòtú ọlá náà rí sọ pé wọ́n lè tọ́jú bàbá ìyẹn ò túmọ̀ sí pé wọ́n di pàdípàdí wọ́n kàn lè tọ́jú wọn kán kàn ṣẹ̀tọ́ fún wọn kán rí dájú pé bàbá lè jẹun bàbá gbogbo àwọn oògùn wọ́n lè sanwó oògùn fún bàbá wọn kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé wọ́n jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn àbí kí ni ò dẹ̀ ni pé wọ́n ti gbàgbé ṣùgbọ́n wọ́n lè ṣe yẹn.
1: Wọ́n lè gbàgbé ṣùgbọ́n wọ́n lè foríjì bàbá wọn wọ́n lè dáríjì nítorí pé bí mo ṣe sọ ó lè máa mọ̀ pé bó ṣe máa rí nìyẹn ṣùgbọ́n ní ìsìn tó yẹ pé ìyàwó ẹ̀ dẹ̀ tí ó ti dáríjì káwọn ọmọ náà kan ní kán ṣe ìgbésẹ̀ tiwọn káwọn náà dárí ju bàbá wọn nítorí pé kò sí ẹni tí àwọn yorùbá máa ń sàn kán kò sí bí a ṣe lè rìn kí orí má mì orí tiẹ̀ ló.
2: orí ilé ti mímí ó ti fẹ́ já
0: kò já bọ̀ ilé ìfẹ́ já
1: ìrọ́lá wọn pé èyí ò lè kò sí bí ẹ ṣe lè wà tí ó lè tí ò ní ṣe mistake one way or the other.
2: Tó tó lè sọ bó ti rán àwọn mistake gba ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta.
0: Ṣé bàbá yẹn ò mọ̀ pé òun ló bí wọn ni kò mọ̀ pé wọ́n máa jẹun ni?
2: Kò mọ̀ pé wọ́n máa jẹun kò dúró tí wọ́n kò ṣe nǹkan kan pẹ̀lú wọn. Màmá yẹn forí títí.
0: Torí a mọ àwọn èèyàn tó yẹ pé
2: Ọlọ́run ló yọ màmá pé màmá tẹ Ọlọ́run ló preserve ayé màmá tí màmá bá lọ sick ò táwọn náà tán wá síbẹ̀ so a ṣe wá wá fẹ́ jẹ ọmọ ìjọba kẹ àbí wọ́n wá rip
0: wákéré
2: nìbítọ́ọ̀gbìnkansí kò easy ó ń sound pé olútù yìí ó burú díẹ̀ but kì í ṣe bẹ́ẹ̀
0: yẹn. But nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn dem ọkọ taya ngbà míì ọ̀rọ̀ wọn lè máa wọ̀ wọ́n lè jà wọ́n jà wọ́n jà kì í ṣe bíi pé kó má tọ́jú ọmọ ẹ̀ ìyẹn là ń sọ ìyẹn ń ṣèwà kò ń ṣèwà tó dà.
2: Kì í ṣe pé ọ̀rọ̀ pé àgbàlagbà méjì nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn nǹkan tá à ń sọ ni pé ọmọ ẹ̀ ni àwọn ọmọ yìí
0: tó
2: dẹ mọ̀ wọ́n á jẹun wọ́n á lọ skool ẹ̀ wá sí Australia nígbà tó yẹ pé dúdú ò pọ̀ wọ́n á ní support wọ́n á ní àwọn wọ́n á ní support wọ́n á ní ẹni tó máa fojú jọ
0: kí bàbá má sí ń bẹ̀
2: bàbá ò wá sí ń bẹ̀ kò easy
0: kò rọrùn
2: but kẹ́ ṣe sọ ó máa ní nǹkan díẹ̀díẹ̀ tán lè ṣe fún bàbá bàbá wọn náà ni pé nǹkan tán má lè ṣe kan ṣe and ẹlòmíì àwọn ọmọ míì ó máa ń yà mí lẹ́nu kí bàbá yẹn ò ṣe sí ń bẹ̀ wọ́n ì máa fẹ́ kí bàbá yẹn fẹ́ràn wọn.
1: bẹ́ẹ̀ni
2: àwọn ọmọ mi
0: wọ́n ti ẹ̀ pọ̀
1: even ju bẹ́ẹ̀ lọ àwọn ọmọ mi wọ́n á lọ wá bàbá
0: àwọn ọmọ náà máa lọ wá bàbá bàbá yẹn náà wọ́n máa gbé kẹ̀kẹ́
2: a ṣe wá yé wọn wá ẹ̀ tí bàbá yẹn ò ṣe sí láyé wọn.
1: ṣùgbọ́n nígbà míì náà pé wọ́n mọ bàbá wọn ó jẹ́ kí ọkàn ẹlòmíràn kó balẹ̀ nípòkípò tí wọn ò bá tiẹ̀ tí ì rí bàbá yẹn at least wọ́n mọ̀ pé àwọn dẹ̀ ti mọ ẹni tí bàbá àwọn jẹ bí wọn tiẹ̀ wá ní nǹkan tí ò bá wá jẹ́ pé nǹkan kan tí ó yẹ pé wọn bá tiẹ̀ wá ní ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ púpọ̀ mọ́ ṣùgbọ́n wọ́n ti mọ
0: ẹni tí bàbá wọn jẹ́
2: ibi táwọn ti wá but ká ṣe ń sọ kì í ṣe ẹni tó bá dúró tiẹ̀ tó ná ṣọ ẹ̀ kò ní bàbá ẹ̀ kì í ṣe spam donor lásán
0: bẹ́ẹ̀ ni ó dẹ̀ pín sí tìyá náà tori ki se gbogbo eyan na na ni awon iya to gbaruku ti won elomi baba won ko lo nduro ti ya won fi won le
1: be
0: eyan ma ran ti pe awon to wa nbe ngba to ni nkokon to ntoju e awon ye won lo bi e o awon lo bi
2: Adekunle Gold only girl
0: egbe sikad pidi mojo
2: obirin ira okunrin to ye ke fe lele e ma gbo

0: I'm the Chair for Community and the Arts, Vicky Howard. There's no better way to see our city than from the river on a CityCat. Whether you're commuting to work, meeting friends, or exploring on the weekend, CityCats offer a relaxing, reliable, and uniquely Brisbane experience. Gliding along the river gives you a whole new perspective of our suburbs and skyline for just 50 cents. It's all part of keeping Brisbane moving and making our lifestyle even better.
1: You are listening to the Yoruba Language Program on Radio 4EB 98.1. Ebo Sheyi Odaju. Ebo Ola Odaju. Ebo Kosh Odaju. Don't touch that dial. Shebomi. Shebomi. Shebomi. Shebomi. Ship on me. Ship on me. Ship on me. Ship on me.
2: Reach the rim.
3: E cavo. E quelle. Woke and Gradua.
4: Ben,
3: you're
4: bad. I'm bad. Patino good night. If there's no day.
3: When you're bad, you don't like so really.
5: But me, what women's only?
3: Ah, no. I'm sure you're happy.
5: I'm women's only, not there.
3: Well,
4: women's only, Patina, I'm a man.
3: Oh, okay. Women's only, I'm a man.
4: Oh, we call it Tempai.
6: Call it Yemi. I'm not
3: a man.
4: I'm not a man.
3: But we would get to us club.
4: Oh, my wife. Oh, my wife.
5: What do you like here?
3: Oh, my wife. Oh, my wife. Oh, my wife.
5: Okay.
4: No doubt.
3: What call it by Buga?
4: How well you wear when you talk around to me?
3: Ah, very well.
4: How well you wear? Oh, yeah.
5: You're not done. You're not done.
4: But when you think bad, you
3: are.
4: If you wear Russia, see what? Egba wa lago e kan si wa to ba ni awon nkan te fe ka soro nipa to ba je pe ni awon ibere te fe bere e fi iwe ranse si wa lori email email te ma fi ranse si wa ni info@4eb.org.au e ba de ti ko Yoruba language program adowo wa. Bawo yan se kowe ranse si wa na ni a fe keko we ranse si wa to ba never awon ko te ngbadu e so fun wa awon ko te ba fe ka tun se e so fun wa
3: awon ko te ba fe ka soro nipa ra na won yan ton ni ogbon atoye nbi
4: be ni
3: won ti wa laye ti pe ton mo ton ni experience won studio
5: Won
4: po gan e de se mo ko ngba mi na yan awon to dagba na ma ni experience no ma ni la kaye o ma gbon
3: emi lo soro pa
6: ko seni to daruko eni kankan bi
4: o poruko eni kankan a ni awon
6: pe awon kan to pe won ti mo pa awon na soro bi kokko a daruko eyan kankan
3: se ti popo official age ri
4: laye ball
5: o popo dada won si se bayo
3: civil service
4: o si wa nbe official age ma wa e ran ti adajo kan ti won mu ni like me non eh non in kokon sha match won tire to ro ti dagbaju
5: iya
3: eni iya en to gole won
5: a ye ko ni da ti lo ewon na re
4: pe but che mo si pe aye igba kan ta ma fe wo ile primary school ile ko kini ti ba ti bo soke si ori tọwọ ẹ ba ti dé tí kejì o ti owó school tọwọ ẹ ba débẹ owó school yẹn o pé bá ṣe ń wọ school láyé gbà ẹ kan nìyẹn
3: tó tó ní bútẹrán ti gbà ẹ àwọn bòbò kan tó jẹ pé best educated ó sọ pé gbogbo àtàwà class àjùlọ pẹ̀lú ọdún bíi mẹ́ta àbí mẹ́rin ìjà wa délẹ̀ ó dẹ̀ ń pariwo you be my mate jáde nígun ló bí your mate now
4: gbogbo àjùlọ
3: gbogbo àjù wa ni pé kì í ṣe bẹ́ẹ̀ o
5: ó ní ọ̀fíṣà èjì ni ẹ
3: o
5: ó yàtọ̀ sí di
4: nílé
3: ó ṣàgbà
5: bí ọdún chronological age
3: ẹ̀dẹ́rin náà ẹ wò pé ó dàgbà fún age tó ń sọ pé òun jẹ́
4: maturity tó wà lára
3: ẹ̀ meanwhile ó bí 5 years ló gbà lọ́wọ́ average person in the class ó ti yíwe
4: kọ́lọ́n ṣàánú
3: ìwé ẹ̀sìn tó bá ní kó wá ṣe nǹkan táwọn ọmọdé ṣe kò nílé ṣe tó bá ní bend your back and touch the ground ẹni pé kò nílé ṣe dáadáa
4: bàbá
3: ti fún wa sport kò nílé ṣe àwọn ọkọ tó yẹ pé àwọn ọmọ ẹjẹ yẹ kó lè ṣe
4: bàbá ti kó ni
3: bàbá
4: ti kó sára
5: ṣùgbọ́n ṣe àwọn pé kì í ṣèlú wa nìkan náà ti ń ṣe irú ọ̀fíṣà èdè a gbọ́ pé nígbà kan náà nígbà táwọn australia tó ń lọ sí wọ̀ àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n ní wọ́n lọ wọ́n fi kún éèdì wọn kán lè lọ wọ́n rò bóyá wọ́n kàn fẹ́ lọ
4: gbafẹ́
5: gbafẹ́ ni àbí wọ́n fẹ́ lọ ṣeré
4: ogun ọ̀dà tẹ bá ti ìyá mi máa ń sọ pé tẹ bá ti ń ràwọ̀n tó máa ń lérí wọ́n ní ẹ̀kọ́ jà wọ́n nẹ́ni yẹn kò rógun rí
5: ni
4: ẹni tó bá rí ogun rí torí jà rí kò lè láyé sọ pé kán jà nǹkan burúkú ni
5: tàbẹ́ni tó jẹ́ pé ìyá àti bàbá ẹ̀ ní ogun náà kú sí ṣé yẹn máa fẹ́ máa sọ pé káwọn èèyàn jagun kò ní fẹ́
4: ẹnìkan ló mọ̀ ọlọ́run ló mọ̀ la.
5: bẹ́ẹ̀ ni o
3: òtútù yìí mú náà ẹjọ́ ẹ sọ fún àwọn èèyàn nǹkan tó yẹ kán ṣe o ṣáwọn èèyàn ti lọ gba vaccine wọn.
4: a rọ àwọn èèyàn kan lọ gba vaccine náà
5: a ti sọ fáwọn èèyàn kan lọ gba
4: nǹkan míì tún ni pé ṣe mọ̀ tẹ́bá ti ń dà pé ẹ fẹ́ máa sin ẹ fẹ́ máa níbà kì í ṣe pé kẹ máa rọ́jú pé mò ń láti lọ faṣẹ́ torí dentare ọba yá ẹ pàápàá nígbà winter yìí kì í ṣe ìgbà téèyàn máa rọ́jú lọ faṣẹ́ torí o tún máa kó àìsàn yẹn lọ bá gbogbo àwọn tó tún wà ní ibiṣẹ́ ni.
3: àwọn yorùbá wọn sọ pé ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi
4: ọlọ́run bá di ayú rẹ̀
5: olóòtú kọ́ọ̀ṣ
4: kọ́ máa fa lọ
5: olóòtú kọ́ọ̀ṣ
3: tẹ bá lówe tó lè counterwe mi ẹ sọ fún mi dọ̀tí ma mo dúró mi
4: àì tètè mólè ló lè mólè kó
3: mi àkó counter rà wọ́n ní ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi
5: nítorí náà
3: má ṣiṣẹ́ lọ.
4: Wọ́n ní pé ẹni tí ó díwájú ò ṣe lọ ẹ̀yin ṣe padà sí.
3: Kò jẹ́.
5: Ok, a máa ro.
4: Ọjọ́ ìgbà kan náà ní jẹ́ kí
5: ẹ wo ẹjẹ́
4: sọ fún yín ẹjẹ́ lọ sinmi. Ẹ wá gbọ́gbìn yẹn ọjọ́ kú lọ́jọ́ sinmi. Ṣé káwa pẹ́mẹ́? Àìmọye yẹn tó dẹ̀ ń ṣẹlẹ̀ ń sìn táwọn èèyàn kan ń dákú.
3: Yorùbá náà ló ń sọ pé iṣẹ́ ò ń tán.
5: Kò ṣe òkè ń tàn.
4: Yorùbá náà lọ ní iṣẹ́ lògùn ṣẹ́. Karamọ́ṣẹ́ ọ̀rẹ́ mi.
5: Iṣẹ́ la fi ń di ẹni gíga.
3: Kò ṣe ká ṣiṣẹ́ kù ni.
5: Rárá.
4: Karamọ́ṣẹ́ ò ní pé kí wọ́n ṣiṣẹ́ kù. Pẹ̀lú ọgbọ́n ni. Àti làákàyè. Iṣẹ́ ò tán.
3: Sinmi.
4: Ẹni tó bá máa wà láàyè ló ń ṣiṣẹ́.
5: Bẹ́ẹ̀ ni o.
4: Ẹni tó bá wà láàyè ló ń ṣiṣẹ́ o.
3: Ojú máa ti lọ.
5: Ọjọ́ ti lọ bẹ́yìn.
4: Ṣókí lọ bẹ oge o.
3: Ẹ ní ọ̀sẹ̀ tó dá o.
5: Ẹ ṣeun.
4: Ẹ ṣeun o. Ó ga o.
3: Ó ti lọ bẹ́ẹ̀ lọ́jọ́ ṣe wá lọ.
4: Ẹ jẹ́ ká tún ọ̀rọ̀ yìí sọ ná
5: ní ọ̀sẹ̀ tó ń bọ̀.
4: Torí mi ò pa sọ́tán.
5: Àti sọ́tán o.
4: Àti sọkúná.
3: Kò sí nǹkan tó ń bọ̀ látòkè.
4: Tilẹ̀ ò gbà.